0: mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kutukutu lónìí ọjọ́ Thursday
1: onímọ̀ lógúnjọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ
0: ogún rẹ tó ń bẹ nínú kristi òun là ń gbà díẹ díẹ mọmọ ológun nù kristi tòmọ lanúlẹ mo kíyín tó lógun tó lógun mo ń kíyín tẹlẹsọ tẹlẹsọ mo ń kíyín lórúkọ jésù ẹni tó kú tó sì jíǹde gbogbo ẹyin ọmọ ọlọrun o ẹ dìde ńlẹ òní ni ọjọ Thursday ọjọ alamisi gbogbo ẹyin tẹ wà sona church ẹyin náà dìde ńlẹ ẹ wá dọbálẹ wá kúnlẹ níbi pẹpẹ sà gbogbo lé ẹja lọ dúpẹ lọwọ bàbá àgbàlagbà pastor dẹkúnlé epaphras wòlíì yín ni o ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite wema bank temidiri market gbági titun nílùú ìbàdàn ẹ má bọ ẹja lọ dọbálẹ níwájú bàbá mi bàbá rẹ ní ti ń ṣe pọ lọtún àti lọsí.

0: bó ṣe tọ́ àti bó ṣe
1: láì gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó dọ̀ balẹ̀ kàn mọ́ kí gbé jésù ó máa ṣe ẹ̀mí mímọ́ ó ṣe ọlọ́run tí máa ń pè ìyanu bó ṣe tọ́ àti bó ṣe yẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ pé mi lọ́kàn mo dúpẹ́ pé ìbẹ̀wò yẹn dé sọ́dọ̀ mi mo gbé ọ̀gá ọlá nínú ọlá ògo nínú ògo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ẹ̀ dọ̀ balẹ̀ ìwọ sá ti máa gbọ́ràn